bí mo tilẹ̀ ń rìn láàrin àfọ̀nì fojì òjijì kù, èmi kì yóò bẹ̀rù ibì kankan, nítorí ìwọ wà pẹ̀lú mi, ọgọ́ rẹ àti ọ̀pá rẹ